tí ó tẹ̀dọ́ sínú rẹ̀ nítorí tí ó fìdí lẹ̀sọ́ rẹ̀ lórí òkú ó sì gbẹ̀ka àwọn ìṣọ́ omi ta ni yóò kú orí òkè olúwa lọ tàbí ta.